mẹ́rọ ẹ̀fọ́ ọmọ ẹ̀ntìtì wá nyinaa ẹ̀fà ni yẹ yà títí nyinaa ẹ̀fà ni yẹ súnmọ́ dá ẹ̀ṣí egu yà wá sí ní ẹ̀ṣọ́ wọn a wá títí wá nyinaa ẹ̀mọ́tà ni sani wọ̀ ẹ̀mọ́tà ni sani wọ̀ ẹ̀mọ́tà ni sani wọ̀ bẹ̀bí ọwọ́ bíyàrá jẹ́ tó pẹ̀kọ́ pẹ̀ hey lọ sáyé kí lọ rí kí ìtàn.